ẹbí ní nínú ìpàdé ńlá yìí tó yẹ pé ọ̀pọ̀ ni àwọn ohun tó jẹ́ pé nínú ọ̀rọ̀ tí ẹbí náà gbé jáde ó jẹ́ òǹkà tí púpọ̀ láàrẹ̀ ó dàpọ̀ mọ́ èyí tó ṣe ti àwọn orílẹ̀-èdè mìíràn bẹ́ẹ̀ ni àwọn ti gba àwọn ẹ̀kọ́ pàtàkì kí ni ohun tí a lè ṣe ọ̀nà àbáyọrí gbogbo nǹkan wọ̀nyí ni àmújáde ní èkejì ní ọ̀nà kejì ẹ̀wẹ̀ òun náà ni pé nípa ojúṣe onípa ojúṣe a ó rí pé gbogbo àwọn ìṣòro tó jẹ́ pé oúnjẹ ìdààmú fún orílẹ̀-èdè benin òun ni gbogbo rẹ̀ ni a gbé ka iwájú àwọn ọ̀jọ̀gbọ́n wọ̀nyí tó jẹ́ pé òun sì ṣe àkíyèsí pé nínú ohun tí òun gbé jáde ọ̀pọ̀ ni àwọn orílẹ̀-èdè mìíràn tó jẹ́ pé wọ́n ti ré kọjá àwọn ìṣòro wọ̀nyí tí wọ́n fún ní àwọn ìlànà àwọn ìgbésẹ̀ báwo ni a ṣe lè ṣe tó jẹ́ pé àwọn lè fi rí ọ̀nà àbáyọ nínú àwọn ètò wọ̀nyí nínú rẹ̀ ni ó ṣe àwọn ìpàtẹ ọ̀rọ̀ nípa kíni ohun ìgbésẹ̀ pàtàkì àbí àwọn gẹ́gẹ́ bí àwọn àṣẹ tí àmújáde òun náà ni pé nínú lẹ́yìn ìpàdé yìí a sọ̀rọ̀ nípa ohun tí ó kan ètò ìdàgbàsókè tí yóò pẹ́ jù àti àlàáfíà láwùjọ àwọn ọmọ ìlú ó sì sọ pé kódà ọ̀rọ̀ yìí ojú ọ̀kan tó yẹ pé gbogbo àwọn orílẹ̀-èdè wọ́n pín ọ̀rọ̀ náà káàkiri láàrin ara wọn nítorí pé olóhùn ṣe àkíyèsí pé ohun tí ó wáyé òun náà ni pé àlàáfíà ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ṣùgbọ́n gẹ́gẹ́ bí àkókò tí à ń lò lọ gbogbo orílẹ̀-èdè àgbáyé ni ó jẹ́ pé kò sí ìrọ̀rùn nínú àwọn orílẹ̀-èdè wọ̀nyí àwọn ogun lọ́tàn àwọn ìjà àwọn tó jẹ́ pé ká máa sá káàkiri nínú àwọn ìlú kò jẹ́ nǹkan tó jẹ́ pé ọwọ́ pọ̀ láwùjọ àwọn orílẹ̀-èdè ǹjẹ́ ní ọjọ́ tí ò ní ó ní àwọn yọ ohun tí ó ṣe pàtàkì nínú ìpàdé wọ̀nyí èyí tó wúlò òun náà ni a ní láti jẹ́ kí àwọn ọmọ ìlú ilẹ̀ benin kí wọ́n rí nípa rẹ̀ bẹ́ẹ̀ ni ó sì sọ ní àkókò tí ó ń gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ ìgbìmọ̀ tí ń darí ètò ọrọ̀ ajé àti àwùjọ tẹ́lẹ̀kùn cs] ó ní òun ti sọ nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí pé ní ọjọ́ tí ò ní iléeṣẹ́ tí òun darí kò gbọdọ̀ jẹ́ ẹlẹ́ka tó jẹ́ pé ó máa káwọ́ bàbẹ́ ṣùgbọ́n ó ní láti lọ láti ṣe àlàyé láti gbé ìgbésẹ̀ fún ètò ìgbọ́síra ẹni fún ètò ayọ̀ àlàáfíà láàrin àwọn ọmọ ìlú ohun tí ó ṣe pàtàkì nínú àwọn ọ̀rọ̀ tí ó ti ẹnu Abdullahi Ọ̀chánẹ́ jáde nìyẹn nínú ìtẹ̀síwájú wọn sọ fún mi pé ààrẹ ilẹ̀ wa ẹni ọ̀wọ̀ rọ̀mọ̀dá yìí kódà ó ti ń bẹ lọ ní ilẹ̀ faransé ní ọjọ́ tí a ti ń ṣe ojúmọ́ karùn-ún ni a rí pé ó fi ojú rajú pẹ̀lú ààrẹ ilẹ̀ france jẹ́ Emmanuel Macron tó yẹ pé wọ́n fọwọ́ sínú àdéhùn owó yíyá kan bí 50,000 / 125,000 owó yìí kíni ohun tó ṣe pàtàkì òun ni báwo ni a ṣe lè ṣe nípa ètò ohun ìmúṣe agbára ètò iná mànàmáná ètò àlàáfíà àti ohun ọ̀gbìn ohun kan tí a sọ̀rọ̀ sí nínú àwọn owó yíyá nìyẹn ṣùgbọ́n èyí tí ó jẹ́ gbòǹgbò nínú àwọn ọ̀rọ̀ wọ̀nyí òun náà ni pé wọ́n fẹ́ láti jẹ́ kí ilẹ̀ benin kí ó jèrè àǹfààní lórí àwọn ètò nípa iná mànàmáná gẹ́gẹ́ bí ohun tí a rí gbọ́ jẹ́ ohun tí a rí owó bí 150,000 ní ọ̀nà 242,000 ni a yàn sọ́tọ̀ fún ètò iná mànàmáná nínú àwọn ìjọba abẹ́lẹ̀ bí 15 ti ìpínlẹ̀ monokufo àti borgu nínú ohun wọ̀nyí ni mo sọ fún yín pé àwọn tí wọ́n ní láti jèrè ètò iná mànàmáná yìí ó lọ bí 21,000 ni àwọn tí wọ́n ní láti jèrè tí ń ṣe 120,000 abọ́nrin bẹ́ẹ̀ ni àwọn agbègbè abúlé tí wọ́n ní láti ṣe iṣẹ́ yìí sí òun lọ bí 1,700 ti ṣiṣẹ́ 150 locality nínú àwọn ìpínlẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta ni àwọn tí wọ́n ní ore ọ̀fẹ́ láti jèrè nǹkan yìí ní ọ̀nà kejì ẹ̀wẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ohun tó kan ètò ọ̀gbìn eléyìí owó tí a yàn sọ́tọ̀ òun lọ bí 150,000 ní ọ̀nà mẹ́sàn-án bẹ́ẹ̀ ni a yàn sọ́tọ̀ pé nípa àwọn tí wọ́n fẹ́ láti sin ẹja owó tí a yàn ó jẹ́ 150,000 ní ọ̀nà mẹ́sàn-án ni owó tí a mú kalẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn òmíràn tí yóò jẹ́ àǹfààní fún ilẹ̀ benin ni wọ́n sọ̀rọ̀ sí tó jẹ́ pé ó lè mú ayọ̀ wá lẹ́yìn rẹ̀ mo sọ fún yín pé wọ́n sọ̀rọ̀ a kò wá sọ̀rọ̀ lórí owó tí ilẹ̀ faransé yá wa yìí kí ni ohun tí báwo ni a ó san padà fún oṣù wọn wà lámọ̀ pé ilẹ̀ faransé ó jẹ́ orílẹ̀-èdè kan tó yẹ pé nígbàtí ọba fún yín ní owó kí ẹ jèrè kí àwọn náà kí wọ́n jèrè òun ló jẹ́ ohun àkọ́kọ́ tirẹ̀ gẹ́gẹ́ bí a ṣe mọ̀ ní ọjọ́ tí ò ní pẹ̀lú àìgbọ́síraẹni láàrin ilẹ̀ faransé pẹ̀lú àwọn orílẹ̀-èdè ijù tí a nàpè ní sahel láti ìgbà mélòó kan wá lọ ní gbogbo pàtàkì ọ̀pọ̀ láàrin àwọn
orílẹ̀-èdè ilẹ̀ áfíríkà ni wọ́n ní gẹ́gẹ́ ìkùnsínú láàrin wọn pẹ̀lú ilẹ̀ faransé ó jẹ́ wọn kàtọ́ yẹ pé ó ń fà ìṣòro ǹjẹ́ eléyìí ló mú kí ilẹ̀ faransé tó jẹ́ pé ó fẹ́ láti ní ìbáṣepọ̀ pẹ̀lú abúlé-èdè kan tó yẹ pé ó rọ̀ mọ́ nítorí pé bí eléyìí bí ó bá bọ́ ní ọwọ́ wọn fi hàn pé ilẹ̀ faransé kò tún ní àwọn tí a gbọ́dọ̀ sọ̀rọ̀ ní ilẹ̀ áfíríkà ló fà tó yẹ pé ó ń tẹra mọ́ láti fa àwọn ìlú wọ̀nyí mọ́ra kí ó máa ṣe ètò bí ó ṣe tọ́ ohun tí a ṣe pàtàkì òun náà nípa ètò ìdáàbòbò orílẹ̀-èdè jẹ́ ohun kan tí a sọ lórí bẹ́ẹ̀ ni ipò etí ilẹ̀ benin wà láwùjọ àwọn orílẹ̀-èdè ti ìhà ìwọ̀ oòrùn ilẹ̀ áfíríkà ó jẹ́ ohun kan tí ó ṣe pàtàkì fún ilẹ̀ faransé mo sọ fún pé nípa ti ìkún omi tí ó ń wáyé pàtàkì ní odò ọ̀pára ajẹ́lẹ̀ ìlú chaworo niwa rafiu owóche ó ti sọ̀rọ̀ lórí àwọn ẹ̀rọ láti ké sí àwọn ọmọ ìlú ìgbésẹ̀ ìwéṣe sí ẹnì kọ̀ọ̀kan fún pé àkókò tí a wà yìí kí ìjàm̀bá àbí ìṣòro irúfẹ́ pé nǹkan ìbànújẹ́ kí ó bá dé bá ẹnì kọ̀ọ̀kan wà nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ jẹ́ rafiu owóche ó ṣe àlàyé pé òun ké sí gbogbo àwọn tí wọ́n jẹ́ olùlo ọ̀nà paraku kíka nítorí pé ńbẹ̀ ni a rí pé ní gbogbo ọjọ́ ni àwọn ọmọ ìlú ńbẹ̀ ni à ń jà ń gbà ó jẹ́ pé ọ̀nà náà léwu púpọ̀ wọn ni odò náà ti kún báyìí nípa rẹ̀ ajẹ́lẹ̀ ìlú chaworo rafiu owóche ó sọ̀rọ̀ nípa pẹ̀lú òjò púpọ̀ tí ó rọ̀ nílùú chaworo a rí pé odò ọ̀pára náà ó ti kún báyìí ǹjẹ́ ó yẹ nìkọ̀ọ̀kan láti fi dá kọjá ní láti bákan lọ sí èkejì ǹjẹ́ ní ọjọ́ tí ò ní kò yẹ kí a máa ṣe bí ó ṣe wù wá ó yẹ kí a tẹ̀lé àwọn ìlànà yìí tí a gbé kalẹ̀ pé ó bá bá di àbámọ̀ fún wa ní ọjọ́ tí ọ̀la bẹ́ẹ̀ ni ó sì ṣe àlàyé pé pẹ̀lú gbogbo àwọn ìgbésẹ̀ tí ìjọba ilẹ̀ wa gbé kí a lè gba ọ̀pọ̀ ẹ̀mí là ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan ká tẹ̀lé àṣẹ àwọn aláṣẹ àwọn olùdarí ìlú chaworo ǹjẹ́ ó sì ń rọ ẹnì kọ̀ọ̀kan wa láti jẹ́ kí ká fi ọkàn tútù nínú lílọ wa ǹjẹ́ àwọn kan tọ́ pé wọ́n rí wíwá wí padà wá láti kíka lọ́hùn kò wúlò fún àwọn kí wọ́n dúró bẹ́ẹ̀ àwọn tí wọ́n sì wà nípa kú láti fi lọ sí kíka lọ́hùn tí wọ́n bá rí pé kò jẹ́ ohun kan tí ó jẹ́ ohun pàtàkì kan ǹjẹ́ kí wọ́n jókòó níbi tí wọ́n gbé wà kó má bàá di pé àbámọ̀ ní ọjọ́ ti ọ̀la bẹ́ẹ̀ gẹ́ni láti parí ètò ọmọ sọ fún mi pé ilé-iṣẹ́ ti ń kọ́ ẹ̀kọ́ fún àwọn tí wọ́n fẹ́ láti ṣe iṣẹ́ oníròyìn ó ń kọ̀wé àti àwọn tí wọ́n ń tẹ àwọn ẹ̀rọ lọ́kànjọ̀kan tí wọ́n pè ní sífìmà ní ọjọ́ ti àná ni wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ náà ọjọ́ ọ̀nà tí ń ṣe ojúmọ́ karùn oṣù kẹwàá ọdún tí a wà yìí àwọn olùkọ́ wọ̀nyí kódà wọ́n ti bẹ̀rẹ̀ ìwọlé wọn ní ọjọ́ ti àná mo sọ fún mi pé wọ́n bẹ̀rẹ̀ àfihàn wọn bí a ṣe ń ṣiṣẹ́ ní ilé-iṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn àǹfààní pàtàkì àwọn kan tó jẹ́ pé bóyá wọn ti ń gbọ́ wọn ní orí ẹ̀rọ wọn ní àǹfààní láti fojú ra pẹ̀lú àwọn yìí jẹ́ láàrin wọn ẹni méjì ni àrí tí wọ́n ṣe àlàyé ẹni wá ti ń ṣe ṣẹ̀rífà gàwé pẹ̀lú francis kunde àwọn sọ̀rọ̀ ǹjẹ́ ẹni àkọ́kọ́ ó ní ohun tí ó rò ní orí òun náà ni pé òun rò láti sọ pé òun fẹ́ láti kọ́ àti máa sọ èdè bàtọ̀lú òun náà ló fà lẹ́yìn tí òun ti ní ẹ̀rí ìwé ẹ̀rí ti bá kì í òun fẹ́ láti jẹ́ kí òun náà kí òun máa sọ èdè bàtọ̀lú bí ó ṣe tọ́ àti bí ó ṣe yẹ ẹni kejì ó ní látìgbà tí òun ti wà ní kékeré ni irúfẹ́ láti dé jẹ́ oníròyìn òun ti ń bọ́ sí òun ní agbárí ṣùgbọ́n lẹ́yìn tí òun gba ìwé ẹ̀rí bá kì í jẹ́ òun sì sọ pé ó yẹ kí òun náà kí òun tẹ̀síwájú ẹni tí ẹ tó fẹ́ láti jẹ́ kí a wà láàrin àwọn yìí jẹ́ àti retí pé ayé ṣe sílẹ̀ fún yín kí ẹ náà kí ẹ mú àwọn kí ẹ wá láti wá fi orúkọ ṣe kí ètò náà kó lè bẹ̀rẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ gbogbo ẹ̀ tẹ́ gbọ́ wa ìròyìn àti ọ̀sán yìí kò ní jù báyìí lóhun tó ṣe pàtàkì ni pé ààrẹ ilẹ̀ wa ní ọwọ́ rìmọ̀wádà yìí ó ti ṣe àbẹ̀wò lọ ní ilẹ̀ faransé òun pẹ̀lú ààrẹ ilẹ̀ faransé emmanuel macron wọ́n ti fojú ra ju tẹ́ pé wọ́n tọ́ fọwọ́ sí ètò àdéhùn owó yíyá bíi 50,000 ní ọ̀nà 5,100 ẹ̀sùn 5 owó ti àríyá ní ọ̀nà ètò iná mànàmáná ètò ọ̀gbìn àti ìlera fún àwọn ọmọ ìlú bẹ́ẹ̀ ni ilé-iṣẹ́ ìgbìmọ̀ ètò ọrọ̀ ajé àti àwùjọ tẹ́lẹ̀kùnrin cs] ǹjẹ́ ó fẹ́ láti ṣe ìmúdára kì í fún ètò rẹ̀ iṣẹ́ rẹ̀ tí ọgbọ̀n ògbé ṣe òun náà ni abúlé abẹ́ọ́chá ní ṣe àlàyé fún wa dúpẹ́ fún rẹpẹtẹ láti bọ́ ròyìn láti ẹnu awé onicos ǹjẹ́ ẹnu wa ti ń ṣe kásítèrò àgbáká lọ́mọ tó ẹ̀rọ wa ìpàdé wa mo sọ fún ipò tó di ọjọ́ lọ́mọ kí n pé ó dìgbà.

0: ọpẹ ni oyè olúwa ọlọrun wa nítorí gbogbo àánú tí a rí gbà ní ojoojúmọ ní ọwọ rẹ ọpẹ láwọn máa dùn fún ọlọrun ó dáná ọjọ tòní a ò ní mú ara pẹ nítorí pé àrò ojú mú sorókù fún ètò wa òwe méjì tí a ó gbé kawájú yín àfẹ ìtumọ àwọn òwe yìí òwe àkọkọ omi tí a bá fi wẹ ọmọ ẹni là fi bọ ojú omi tí a bá fi wẹ ọmọ ẹni ni à fi ń bọjú ẹ ó túmọ rẹ fún wa èkejì òun náà ni pé tí a bá fi ọwọ òsì júwe ìlú ọwọ àtún ni yóò tọka sí ilé ẹni bí a bá fi ọwọ òsì ṣe àpèjúwe ìlú ọwọ ọtún ni yóò tọka sí ilé ẹni mo fẹ àmọ ìtumọ òwe méjì yìí kí ni ó jámọ sí kí ni tí a lè ṣe sí mẹrin ni bàbá wa bàbá tìjọ́nà masudi ayi baba sumanu majidi akimọ nítorí pé wọn ti ń gba lẹẹkan àwọn ni tó yà wọn dúró tí wà bí gbanyin gbanyin bí kéni nípa ti àwọn ẹbùn kó ra wọn ní kí ẹrù má báyìí mọ pé ọkùnrin ti ojú ọkùnrin lónìí lágbára jùlọ wa ẹ ò ní tẹ ẹ ò ní rí ìdààmú ẹ ò ní rí ìṣòro ọlọmọ abẹ yín ga máa bùkún yóò gbogbo àwọn tó yẹ pé ẹ ń fún ní àwọn ẹbùn wọn ní kí a kì í pé ẹ kú ìlànàwọ sí lágbára tó lúwa ilé ọbí bọ̀ yín kò ní bí ara yín nú pẹ̀lú ìdílé yín àwọn ọmọ akínwọlé kan sí ìyàwó akínwọ ìpínwọ kó àsìkò wa ayọ bàbá samuelik bàbá ilé iṣu nìyẹn àwọn ni wọn fún wa ní àwọn ẹbùn jẹ ẹbùn yín pàpà àwọn náà wọn fi sí iwájú wa tó yẹ pé nígbà tí ẹ bá ti múra a ó máa gbọ tì ní kò jẹ pé àwọn kan ti bẹ ní ojú ọ̀nà báyìí tí a ó máa gbọ kí ni ohun tí àwọn fẹ mú ẹtẹ ẹ jẹ ká sọ nẹmbà tí a lè fi pera wa náà ti ń pè ọ lẹ́ẹ̀kẹsà alo ẹ kúrò lẹ́wọ̀n alo
1: alo ẹ kúrò lẹ́wọ̀n
0: yàwó abẹ́ ọ̀bẹ̀t
1: ọbẹ̀ káàánú nẹ̀
0: a kú ọjọ́ mẹ́ta
1: ọkẹ pẹ̀lú fẹ kú òjò wa
0: ń wúrà báwo la ṣe ṣe àwọn afẹ́ òjò òjò sì dé
1: àláwọ̀ òjò wọ́n ti kó jù wá lọ a mo kékeré lọ aṣọ àbẹwò àtẹtí tó bẹ nkẹ ẹyàn yam dìkan ẹnì kẹ ń sọ ọṣọ bẹ lákúlákú bàbá kẹ ń tún mọ ẹ
0: bá. ele kì í ṣe ńlá o kò í ṣe.

Bẹ́ẹ̀ni, a ó máa retí pé ní ọjọ́ tí ó la ti ó jẹ́ ọjọ́rú ojúmọ́ keje nínú oṣù àwàrà ti àwọ̀ yìí ní aago mẹ́jọ ìrọ̀lẹ́. Bàbá wa ti wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn olùkọ́ pàtàkì tí wọ́n tún jẹ́ ọ̀kan láàrin àwọn alábàṣiṣẹ́ pẹ̀lú ajẹ́lẹ̀ ìlú paraku nígbà kan jẹ́ Ashil Age. Àwọn ni a ó gbà ní ọjọ́ tó la sọ̀rọ̀ nípa ti ẹ̀kọ́, báwo ni ìgbà tí ọmọ wa bẹ̀rẹ̀ ẹ̀kọ́, pàtàkì ìwọlé yìí, ìmúra wo ni ọmọ náà gbọ́dọ̀ máa múra sílẹ̀, iṣẹ́ wo ni àwọn òbí ṣe àwọn olùkọ́ ní kí wọ́n gbọ́dọ̀ ṣe láti jẹ́ kí ọmọ náà kó lè ní tẹ̀síwájú ohun tí a fẹ́ ṣe lọ́jọ́ tó la nìyẹn. Kẹ́ máa wà ní ìmúra tí wọ́n dẹjọ́ la kẹ̀sí àtìlẹyìn fún wa. Bàbá wa Ashil Age ni a ó gbà ní aago mẹ́jọ ìrọ̀lẹ́ nípa ètò ẹ̀kọ́. Gbogbo ẹ̀ ti ń bọ̀, ẹ̀dá sètò wa 0844 tàbí 0 45 86 00 00. Omi tí a bá fi wẹ ọmọ ẹni là ń fi ń bọ́ ojú, omi tí a bá fi wẹ ọmọ ẹni là ń fi ń bọ́ ojú, ìtumọ̀ rẹ̀ èkejì ni tí a bá fi ọwọ́ òsì júwe ìlú, ọwọ́ ọ̀tún ni yóò tọ́ka sí ilé ẹni. Ó ti yà wò.

0: Alo, ẹ kú ẹlẹ́ o.
1: Alo.
0: Àlàáfíà fún yín o.
1: Ẹ kú ètò.
0: Adúpẹ́ o.
1: Ilé ńkọ́.
0: Àyìnlá ológo. Bàbá Eléesú, a kú ọdún o. Ẹ kú ìgbà wa yìí. Láyọ̀ láwọn máa rí àwọn o. Àwọn ọmọ ń kọ́ o. Kódà inú wa dùn gan-an ni, inú wa dùn. Kódà ayọ̀ wa fún ní ọjọ́ tòní pé agbúrò yín. Àbí? Ó dà ẹ àtúnṣe fún yín ẹni tó padà wá. Òwe la fi sí orí àtẹ̀tẹ̀ pé ẹ̀bùn bẹ fún tí wọ́n fi ràn wá lọ́wọ́. Bàbá wa apàdó màṣẹ̀lẹ̀ àkìyìn ẹ̀ǹjẹ́ pẹ̀lú gẹ̀dá àbí ní àdúgbò lẹ́wà ní àkókò ìyá kí n pe Olúwa. Iṣẹ́ ọ̀rẹ́ tí ó dọ́gba máa wà pẹ̀lú yín ní ọjọ́ tí ò ní. Òwe méjì tí a fi sí kàtó ọwọ́ yín ní àkọ́kọ́. Òun náà ni pé omi tí a bá fi wẹ ọmọ ọwọ́ ọmọ ẹni, omi tí a bá fi wẹ ọmọ ẹni là fi ń bọ́ ojú. Òwe àkọ́kọ́ nìyẹn. Omi tí a bá fi wẹ ọmọ ẹni ni à fi ń bọ́ ojú. Òwe kejì òun náà ni pé tí a bá fi ọwọ́ òsì júwe ìlú, ọwọ́ ọ̀tún ni yóò tọ́ka sí ilé ẹni. Tí a bá fi ọwọ́ òsì júwe ìlú, ọwọ́ ọ̀tún ni yóò tọ́ka sí ilé ẹni. 01 44 70 44 44 àbí 01 45 86 00 00 àti ìrètí o. Àwa ń bẹ láti máa gbúrò yín ní gbogbo ìgbà. Tẹ bá ti dọ́gba àwa náà ti dọ́gba láti máa gbọ́ yín ní ọjọ́ tí ò ní. Ó ti yá o, ó ti yá, ó ti yá. Kẹ́ dá sí ètò wa. Ọ̀yá o, olórí wa ká tẹ̀síwájú.

ẹnì kan bá ń bínú wo ipa kọ́ ogbọ́ sùtì yorí ti dá ẹlẹ́jọ́ ná. Ṣé bó wọn lọ́run rọ́wọ́ ni wọ́n ń so wọn bá ẹ ni wọ́n ń ṣe agun láàyè agun tẹ̀tẹ̀. Adéwálé ṣe òun ẹgbẹ́ ni ó ṣe òun gbòǹgẹ fẹ́pẹ́ ó pa òun ẹ̀bù. Adéwálé tó ṣe bíi bàbá tó bíi lọ́mọ tí ó ṣe bíi bàbá oníbàbá. Bàdéwálé lówó lọ́wọ́.

bẹẹni ọmọ àtẹsọ bàbá wa sefukati bankole fẹbẹ akini àdúgbò titiru bẹ yàwá bankole jacqueline pẹlú ọkọyin bí a ṣàlàkì yín ibi tẹwà tẹ mú wa lọkàn ayọni fún ọjọ tí o ní eko laso báwo ni gunadam akini àwọn onímọ̀ pé amasumela àti búrohùn tóbi ọjọ mẹta ayọkẹlẹ sì tó wà ayọni fún ọjọ tó pẹlú ìdílé pé ọlọrun mi fi sílẹ ọmọ ìkọ ìpọnú bí ọtí ẹ obìnrin gàmẹ akin ní àkókò ìpè olúwa kò ní fi sílẹ olúwa a máa gbé yín ga gbogbo ẹgbẹ ọlọrun lọgbọn akin kò ṣe michel ṣọlọmọ lọnà àmọ jagunjagun òṣèlú fọbamú bàbá èkó akin yóò dézàpé yàbẹpò ní akin yóò bẹ ní àwọnìgbàgbé agẹfìdẹlẹ akin pẹlú ẹbí àpọnà pẹlú ìdílé yín lakin lọlọkanjọkan ìyàwó àti ọmọ pé ọlọrun adúró tí kò ní fi sílẹ ní àkókò yìí ayọ bẹẹ ni gbogbo ẹgbẹ ọlọrun lọgbọn akin yóò bàbá ẹgbẹ bàbá wa bí ẹ máa nà ẹrù ní ṣíṣe ẹrù náà kò ní wo mọ yìí lórí o bẹẹ ni akin akọwé àgbà ẹni wa ọláyé patrice akin yóò pe olùwàkọ̀bùkún yìí ayọ ní fún yìí o ọ̀ṣìyà.

0: Àwa yìí jọ bẹ níbi ìdòwò wúrọ̀ ni mo ń yálé.
1: Bẹ́ẹ̀ni tó bá jẹ́ pé ètò wa máa ń gbà tá a gbọ́ bá lù báyìí kò tún sí pé ká fi ìṣẹ́jú kan kún. A gbọ́dọ̀ gbéra kúrò nílé iṣẹ́ wa bá a ti ṣètò yá nìyẹn. Bẹ́ẹ̀ni bàbá wa Àsùnmọ́sùlẹ̀ dàrẹ́kítọ̀ tó ń bẹ ní Sinmi Àfẹ́ntì Akin ní ọjọ́ tòní pẹ̀lú ìdílé pé ayọ̀ lè fún yìí o.

0: ní ẹyin lẹ ń bẹtẹ ọ̀nà síbi nítorí pé bí ẹ ò bá dá sètò ọba ọ̀rọ̀ ṣe ṣe fún ẹgbùkù ní lárí nìyẹn a dúpẹ́ fún yín pé ẹ ò ní ṣe ṣe ní ọjọ́ tí ló rà máa bùkún yí o bábáwá sùmánù màjídé àtòkí ilẹ̀ kẹtùbọ̀ báyìí lè sọ sálmà lè ka kí n pè ẹ̀kọ́ ọjọ́ tí ò ní ọlọ́run àdúró tí yíò kò ní tán bẹ́ẹ̀ lágbára tó ló máa bùkún yíò olúwa máa gbé yínga ayọ̀ pẹ̀lú ìdílé pé ẹ máa fi ṣe ìgbádùn àtẹ̀lé pé kò ìṣẹ́jú márùn-ún tí a ní láti lo ohun tí ó ṣe pàtàkì ọ̀yẹ́ kí bóyá a fi ìṣẹ́jú ka méjì sílẹ̀ báyàwó kan lè pè wá kí a tó ṣe ìtumọ̀ owó wa tí ọjọ́ tí ò ní o
1: ọmọ olùbàdàn ọmọ ẹgbẹjọ ẹlẹjọ lumi torí owó ó yẹjọ àná padà àìṣe o ó ní kó lè wájà ó tún ní kó lóko wá sọ́kò kó lè dá nǹkan ni kọmùnú bọ́dún lè rí jẹ níbẹ̀ ni abo àtúkàṣe mi ní lógún mórí ọlá ayẹyẹ kíni bàbá mi yẹn ṣe o gbogbo bí ẹgbẹ́ níta àjèṣe ọlọ́run mọ̀mọ́ bá bẹ̀ jẹ́ o láàyè ọláyà gbogbo bí ẹgbẹ́ níta àjèṣe ọba mọ̀mọ́ bá bẹ̀ jẹ́ o láàyè o ayé báwo rẹ̀ wọ́n à ń bá o olódò.
0: mo kí arákùnrin mi pàtàkì kẹ́hìndé olú akin yóò máa wọlé kó àsìkò wa adúpẹ́ fún yín pẹ̀lú ìdílé pé ayọ̀ ni fún yín ò ní ṣèlú.
1: Ẹ̀rọ ìwòlá lọ́fíìdélé ò ní wọlé o.

Bẹ́ẹ̀ni, ti ẹ̀mbẹ́ lọ́nà akínlẹ̀ kan sí gbogbo ọmọ ìjọ Ẹlṣẹ̀dá Ìgúnà akín yóò àwọn ọmọ ìjọ ti Mọ́sínà yìí akín yín gbogbo àwọn ìjọ Methodist nílùú parakulọ́rọ́ kan jọ̀kan akín pé ẹ̀kọ́ ọjọ́ tún ní Olúwa àdúró tí yín. Ayọ̀ bẹ́ẹ̀ ni àwọn àlùfáà wà akín ẹnì kọ̀ọ̀kan pé Olúwa a máa jẹ́ kí ààbò tí ó dájú kó máa wà pẹ̀lú yín. Òwe ayọ̀ kí àṣọ ìtumọ̀ ẹ̀ yà wà bí àwọn ìbẹ̀ tí mo sọ pé òwe náà